menua asedani adima ye nyankopa ene anope ene mi bo pia na wanyame asisanse wanyame ye bia maye sinia ya da wanyame ase wanye wanya maye ho ene jio hey maye bi menua asedama wanyame awati ase na ye bo na wosusu ni no ase na na na Missy, when I'm here, and I'm not paying.